ladatik niba tengres de dabara ngaso nyan chemba sia oda tendisu nyan chemba sia oda tendisu tende indreta dogi rumbo ji sumbi ki jeg tola ge pari sanji ki sumbi ke tene yen de maran ju bada ten yen de maran ju bada nyan chemba de yanena chena bani ka tende so te shatan ka ti ga bayena ngini tane ngaso ta beke nama ka tene chishi dan tembi ke tende ge ladagin ju se janjang rabu chadi yore de mayi ba ge ta ma go chen cha de zai chani ngaso mad ben chigin ze ya ba yin se yo de de de ge nong ji yang beje dang de ge nong he dang ma bo ji ma zo beke na ma go wan da ba yin na ma bo ji la ko nyor ka wan da bo beje ma bo ji e che ga ngam zo ye mni ba da de za man sa ba da de yang zo yong ge yore wa de ji de yin de dang dor na ta na da la ji kan der ta ngam zo ben do wi kan sen ji du bi ge ani nansi je yelong soso yenchen soso rarang soso ke yang yeke mabu yorwa din de rarang soso ji yeke ge nona yang yenda manda ba tmo mayin ba ge yang nara ge joso den de yang ngarso munyu ma ji yori yeke ge nona yori yori de je kan de la he ji de chere sna ta shi che ngam so yeke ge to de shi che bi ge yeke ge to de ju che wa ge ani nara ge joso ye mabu ji de ani ma chenong zan de zu di ni ani ma he ge na bu ji yin zai yi chan ni de dachina tena mamon se gyorwa dachina tena mamon se gyor dachi batina tena mamon dachina tena mamon se zai zai chani dachina chigatni taksha la so bate so yabu tengri chig dacha de yabu ji ten ba yina chig dachi ten ji nen jen ji su ma na ye ji ani chig dacha de tela ten ni ani ten da ji ne de so chuma de ngar so bo ro ji jen ta ba ten da ni ne de so bo ji ten to gyorwa de dar ma ji ni chig dacha ngar so mi da sha ji da che ji jo so la so ba de so ji yabu ji man ten na ane tenju ne te likpa rin jo mato pa ka mazi ta na ngang su tenju ne mungpo jo lopa rin jo ma ya tenri sige rwa tenju tenju likpa rin pa la jeje tsiki yo su tala ngang su shangki pa te ta dati jigo na teni shangki pa tenri jire tenju tenju ni kasi nala gin ju su ke pa te yang zawi chani ta ngang su pe rang kurshche che ke ito dhul juk che wik ane kisha kan ri wata te la ngang su ta yang rupo ya ni nrota jire zon rupo jire tā jīrī. Tā nī, yīn ātā, ngā su kōnti hī yōrī, chī sā kūrgū, tā nāngsī kī yūrūng sōsō lā, rōrūng sōsō lā nā lā kī tā, jū tsō māyī bā tā nī yāng yōrī sā kūrī. Pē chā kētā ngā su lā dā kī kā sī lā, āng kī kī nō lā, gī pā rī sāng jī kī tā nī sū yōrī pē chā kī nā. Kī shī chū dē tā chā nā tōng rō lā sā Tīngi tīsīla chōrō kō mājēs, tēne kō shēchōn tētā chō chōn tōngrō rī tīngi kō mājēs āyā rī tīngi njū kō mājēs āyā kō tēne kēshā tēsō tsōma tē, kō wō kō tēne lāma kī xē kī jī tēn tēsō tsōna mājī nā lā tē jēne kō dīn rō kī rī. Kō shēchōn tēla chō nā tōngrō lā āsī āyā. Tīngi jīs kō mājē, tīngi kārō shē tā, dēshō zāzē shī lā sō bā kī tēne jī kō tā ngō jī kō lāma kī tēnā mā mō jī mā gī bā dīn rō āyā. Tā ndā tā bē tē kēshā xē tōng tā zāyī chā nī kō rā, āng kē kō nō rā tā ndā jūk chē kō ndō ā. Matula ta ngansu vizang dang kamba ke la soba teso gono la ndetabite yang tozi nyi shetan kala medibi zon rabur. Tien di la ngi xieji di chere se di la nala gen juba ndetabalan chenpa nyi na zawi chani ngansu ta pe shi che ke yege tolu ju che wika. Nga ta teso zon rabu ji teni xeba tenri jire. Tien di la ta gond ngansu mago chencha gano la ta nala gen juba di ma xie yong tesi la zo te ta kong tu sa na mago chencha korang cha di yorwa. Tien di la ta nala gen juba di ma xie yong mi kasi la Ani, laden ke nai ke kasi la ta, nai ni ke dhamba tenyi tseke nga lo yopa ke nana ta, tenyi la nju tsu chi, ta mago chencha ke, tsa ke nana ta, tsawa nini tengi yoma res, ndo ta nenga chi res, ndo chi nenga chi. Tende yenpa tela tenyi, ani, nganzo shi je kipa, rikchi ke kor chi ke, ani, na dan la tenyi ndo, ani, laden chi, nganzo nai hibi kasi, laden chi tenyi nju tsu nga kasi la, Tényi sè yá télá tzáwa nyi nyu ma ré, jensi ché ré ché na, ma gó gó nóng la, tényi dè tén mendú sè ta, ma gó gó tzik tè ngá zó gong tráng yó rá. Té ma yé bá tarú kún tú sá ché ché ré ché na, ma gó gó nóng la, tó lá só bá lá dán tó, tényi lá ná lhá bá yín sè ni, tényi lá ná lhá bá yín sè ni, tó lá só bá lá dán tó, yá tényi lá ná lhá bá yín sè. Ndán ré ké yung chí yung sè télá kún tóng ní, áni sè tè bén chén, kún jín ráng dè chí bá ché ré sè dè, áni ná dá lá tényi dè, áni tényi lá mán chú sè ni sún gó yó ré, ná lá nyi dè tényi lá mán chú sè. Nāla nīdā tēnyi nā mañjūs. Tē sōng yōng dīla, anī tī jīsān rāngkē jī yāng jī trīpī dōjē kēyāng, anī kāni sē mēnōng gō nōng lā, sōng yōng dīla, anī wēnchā nāla tēnyi nā mañjū māi gō lī sōng sē nī, nāla nīdā tēnyi nā mañjū sē nī, māi gō lī sōng gō nōs, mā gō tsāyā tētā, bēnchē mūt, njāna gā tūk sōng pī kētā, mā gō tsāng

0: tap shabdo jab tende mambo che da to ma da ta kashe ge che kare se usna je lombo che ji che na te joma kare kare che wo lo wa kare kare zole chamba kare kare zole se ndo te ti gus tu tu se tene ta da mala re ba lombo che yo sa che la pe mando te la mala re bi so ro tana la che lombo che ji sha ji yo de ba tende re yo de ba tende za wa ni ne re ma da te yin char du tene ta lombo che sha ji me de du अने जमा कने उंगरे लोवा कने उंगरे छबा कने उंगरे तेचे तने ngama te zo ta ngama te zo ta mala re ba bayo le song ne tane pheb du tane mba te zun do ma jo dudan te zun do ma jo te ka sa yin sen tane ke ja shen kida tane mala re ba bayo song wona me mi shi ka she ge pheb re se no ka she ge pheb yo ma re se no ta pheb yo jong ro me jo ro o ja ngama te ta da shen no ne shon ge sha ro no ne ngama te do da ge ne ngama te do ཉེན དད པད མ ཇུན གད ལོ ཅིག དང ལ་ཛ གད ལོ ཇུར གོ ཁ་ཇུ གད དེན པད མལ་ རེ་པད ལོ གུབ ཇ་ཚུན ཇུ གད ཇར གོ ད ལོ ཅིག དང གོང གད ཇན ནོ ཅིག དང ཇན ཉེན ཇན ནོ ད དེ གད ཇ ད ཨོང དེ ད ནེ དེ ཇེ བི ཆེ ལ ན ང མ ཐོ སེ མ ད ཨོ དེ ང མ དེ དེ དོན ཚ ད ད ནེ ཇེ ནེ སོ ཕ་ཡོ ལ མེ དེ ད ད མལ་ རེ་པ ཕེ ཡོན ན མ ཤི མེ ན མ ཤི ང མ ཕེ ཇུ དང ཝ ན མ ཤི མེ ན མ ཤི ག ད ར ཇེ ང མ དེ དེ དུ ཇེ ནེ ཚུང ཚུང ཐོ དུན ཇེ མ ད ཁོང ལ པེ མ ཡོན ན དུ ལོ ལ མ ཚེ དེ ཁོང དོང པ ཤེན ལ དུ ལོ ཨོ དུ རེ ད ཨོ དེ དན དེ ཐེ ཅི དེ ནེ རབ ཤི བེ མེ ག ད ད ད ང ན དོང ཚེ ཁ ཤི ཅེ དེ ཁར སན ཚང དོ ནང ཁེ ན ཇ ད ད ཚ ན རབ ད ད ཆ ད པ དན རེ ད ད ད ཚ ན ཡ རབ ས ར རིཝ ཨོ ད དན རེ ད ད ང ཚ ཁ ཁི ན རིཝ ཟོ ཏོ རིཝ ཨོ ད ར ཆ ད པ དན རེ ད ད ད ང ཚ རིཝ ཟོ ཏོ རིཝ རེབ རིཝ ཨོ ཡེ གེ རང དུ རབ རེ རབ རབ ཁྱི ཕྱི མི ཚེ ཁྱི ཕྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁྱི ཁ रीड रीड बिग ना बतोने ता रे रा सेरवा रे रे ओ जर तने सुबा दे कांबी न्याजा से ने के ता ना जुन दुल न्याजा से ते कोंज म दे रेबाल न्याजा दे ते करे छा दो रे सना ते न्याजा दे केबान कोंज के न्याजा दे रुबे रबा ता ता रेवा नो जि चों दो रे ते ना छु थरे से ता थरे थरे थरे थका थरा ला रे ता ता चेक दानो थरे स्टो सवा उने चना थरे रे को ra la ra ri go yina ka ne lo yin bi ka se res to ma da che ta la ta sa ni o ta tu ri bi ne dan jo de to ma bo da je ba de kar se ta pa jin ja ro pa jin se pa jin khen bo ge cha de ta cha ge ra ba ge cha ge ne mo de sal te to ge re zo da sa sal tu jin yina ten ten khol ra ba o le ta chu da cha ge ra ba o ri go ra ba me na cha cha go ri je ge cha sal tu li go na ne ri so ne de ma to to cha wo ma go lo bo so sho sun le ma de de yin du pa jin khen bu cha ra bi ne mo de sal to ge re zo da ra ba je zar ge da re wa tu na ko ru ko wa ta on de sal ta te lo lo lo cha ja to ge zo do o ta te che nga ba de nga won so ra bi to le rong khen so nga ba ko ra ba jong lo yo ba jong lo se de ko nga zu jang lo jang lo se de cha le jang lo se ro ta ra ba de ne de jang lo se na cha de ta ko ta chen ma chen ge wa te de ma to ka she ma ya bu za wo ji de ka she chen do ji de ga ta de ko chen na da ma chen do ko ra ba de ko rīhuā sērgō ngā zōy, o tē chā dō rē. Dhūpā dē rāshī jāngkē jī gō lē, tā rājū tā rāshī jāngkē kī tā rī ngē gōndō shū lē, ngō lē ngā mā kāpō chōng lē rī tā. Ngā mā kāpō chōng gō yē dē, tā tā ngā tsū ngō kā kā rī dē lē, tā nē chā rīngbō rē dē rī jī, mā rā chāng, ngā mā kāpō jī kī tsāp zō rē. Yōng jō tē kā rī sā shī zō rī sā nā, nā ngā wō jī lā, o tā mā gēn bā chī, mā gēn jī. ngō nyē mā wō tō, chā kāpō wō tō, rīngbō wō tō, rābā wō tō jē gī. ta nyamnyong da dhribi gona rabi ki rashi da jahol ta sebo haqo tsari ta te te che dhor dhu na ta ngara bongshin ki kancham shiongzi ki chechu rabi keban dobi ki tharar ngabong ta jibchu mili wata rigo ngabong ta zo wata yore jibchu mila wata yore ta rapa rigo jyotsa lomo wa ra ta zo ta kuze re doje rigo ngubo che rajun do sur ta hango la ta ngama ta sungo gōngta jō kārē nā tā rāpa shē tē nē nā bāpā lē tē nē rēpa shē nā tā rā sā rēpa dō lē jē lō jū kōng tōp cē tēng tā tē yā lō jū kōng tōpa tā cē tēng kī yī chā tā kē lē yā kī yī chā jī gō lē mā rē tē mā tōpa nā ngē tōng tū tēng sōng ngē chū lō kī tōng tū shē rī ngē lā mā kī tōng tū shē sō sē nā tē tē ngē pā mā kī tōng tū shē sē nā tē tā mā chū jō mā rē tē yī rū nō rū tū nā tē lō jū kōng tōng kēng cē tā tēng kēng tē yonke ngune kena te raba ma to reba du de ta khonje to ma das ta de ngarong ge shimjo we le ge chai ta yenda ge shimjo we du ge si khonje le ge ne ba khon tsun bo khon to bo tan ra wona ta ti ta de du ke len jo re de du ngo zo ge ja xie ji la yu to le pa ji re ta ne jo to kal chap da we je ta ne ge sang thong bo ge ton ta ne xie cho ju tan da ji re da ta da de zo na ne nga zo ge sang thong bo we ma we ko ma do ngune to ne nga tsa kal ma de to wa ji tong ne ma zo pang da de bed ta na la tane tsabukuna lamba phalewa tomoguna tomo med seba tome wachi tana dyuna yaju rahmada de mara thadu nekap tana la o kha chon ndu ji tanda chire da tenso
1: gela ge rebe jo yi tsikse ji kanje yobis ji gaje sendro lengye le ji se se sina rona
0: la su la su ta reba si ji de ta chetan ge tande ta ta reba u de tau ba sta nga ju ja ge tau ba se no o te yin du ja bi jo tsikse ta mo bo u ta da tan da chetan ge reba se de shabro de che chun zo mo pusom so bo tan de ji ri se nga ta de gong du che shu ju chung go ta te yin de pe na ra bi jo ge tsikse ga de ta pe chon de ko le yin amre ta te yin reba ge bu sha na re sta Kotu tsawa neji mazongle balo demdem sta. Tate nyechuk chenpo goda. Kome chungwa neji mazongle nyamon chungchuk. Tate zabi chode dare dare bin chabje matata. Koi hajung nyechuk chenpo. Lakbar to tare nga zo shi yungdu mzibi chehu se ta lo chungchung. Tane pomo mzime se pomo mo lo chungchung. Ta penna panna pache jamna nga temi ki kora jam nan ra, nilo jam nan ra, pomo nganjor jam nan ra, temi ge ko kare zuyo suna, hajung ge ta zubo de ta konda, o nyencha tobo che koda. O ta, pandro kombe tabja zales, ta di zenyam di jencha da, ha le gubi, goma nga tsui, ta ta zungye no la ngolo se mo mo bo jo re. Ta deso ngo re tena lo re res, ta pe ta ngo de zenyam chenpo yo ba. Ta tari nga tsui tu chao yungde pe na, Pandu kumbhe tabja zhilis, ta pandu tsundung chakurwa. Pandu kumbhe tabja zhilis, ta hajong gharantong chenpo, pe mesi piti kardab da nyen chok da chenpo. Tsuyung kumbhe jidja zhilis, jidja zhilis. O ta tanda ka nyen chok da, ta ne tingi chichu pusum chobo, ta ne tanda chi. Sali silin dhubja zhilis, ta sali silis diparu tanda long demnyo chichu mobo chi. Sokur sumchi lukja zhilis, ta ne te yon ko sokur sumchi sayon di zumdong tena. Tani nga zo so te zo ten, zom te zo ten, o tati che chu de rigo. Zima robu rabja rilis, tani zima te zo rigo. Robu se de nabu rigo, robu de rabja rindu li. O tati tani ki chi, che dordu na lu gong chung zu. Tani te yin kartab. Tani vinga tani zom dong, nam jor ten dong, gombi ning jo rigo. Bamba potong te zo nyam yo ba. Tani nyam zon so la rewa nimbo yo ba, tanda jire da. Tata dong pe na, tati sando yon do, tani huma nga rong zu. Tiki ta rogo chi longu chanjima tu zubi yindu, ten chingi reba chi ta dendri wena, tani shabru jawli re se na ta dendri kecha ore. Ta ti lo ju ngu bo re, ta ta ya tundu wena dendri zo ore. Ta ti zo du ta ta sa yare mpa li cha cha towa yo sa sa. Ta nda cha cha towa se du, huma sumpa cha ka towa se na, ta nga zu chungbu kor de sumbi yo se re, sumpa chemshu, shele jakar se du, ze zho o sa ka tenne de zo re. Ta sumpa ki teka te du pun de la kare se ore se na, chak towa, sumpa chak towa sa, hajong ki zanbo chi, tani mwaman tamchi, tani pa nong, hajong ki nong ba. O tante chi ki te se, ondu sa yari mwampa le, chak towa yo sa zo, ta peta ko patsa jamba towa le, ta chak towa yo sa, ta tante ki zanbo chi. Na ma le ma de le, namchi kawa yo sa. O ta ma ma de le, ya mwampa le, o tante ki che chu yo ba. Tani te zo cha de, ta chik nchamba de, sa cha ba yi to sa. Tongbo ta nga zu sanlong yo no, mwampo chi reba de pe ju tong, tong li ki keja da. Tā rū rīpa chīn chāmbā tī sā chākbā yī tūs, tōngbō sā chākbā, sāpā chākbā rī kō tī tū, nīn chāmbā tī sā ndō wī tū, tēn nīpa chāmbā tī sā dī ndō, sā ndō yī ndō, tā tēn wī ndō wī tū, sōm chāmbā tī sā kū nyōmbā yī tū, tā pē nā kōmbā shīn sā ndō wā tā, mī sē kī gōng sā ndō wā tā, mōmbō tsē sō nā, tā tāndā kī tū, shī sā ndō yī ndō jī chī chū yō bī tēn tā, mō tō sō ndō lō, tā ngōn dū tā tā ngā tā tā shū tū rō chān jē mā, lā ngō chān jē mā tā jī tō nyē jā dōn chū tōn dū lō lā, tā lēn chū tō bī kē chā tō. Tā tī lō chū nō tāndā rē tā, tē yin tū tā jī tō nyē jā dōn chū tōn dū lō lēn chū tē sō lī yin nā, tā tē tū gōmbā tāndā jī jā gō tū, tī lō gō pē nā jī tō nyē jā ngāp chē nō, yā nā tūk chē nō, o tāndā jē lā tā rē pā tā chāp tē bī kē chā. Tē tē yō bē mā tsī tī ngō lā tā yā yā lō chū pā tī tā tā rī ngā tsū shiong shiong tā tē mī kī yā rī nā yā nā lā. Tā ngā tsū bē kū chūng kō tē tsū gāng chā tā sē lā tō pā nā xīn, tē rī nā yā kī tsūng kōng tē tsū yā shiong shiong tā gōng chā tā sē lā tō tē pā. O tā tō tū nā bē kū rōng kī chō yī nā tā, rī nā yī nā tā, o tā tū sā yā ngā rī shiong tā, tā chō rī nā yī jō tsā rī nā shiong lā tō tē pā, chō yī nā, tā ngā rā tā mchō kāmbō gō mō zā mā yōng rōng tō tē pā, o tā nā rā jī tē tā tē. ti kaso sadi jingkap chungbo ke none reba re mo bo ye ben none oto reba zo je ta te den de shwen do te ge tane te so ne o tan je ma go ba jin bi kaso do ba te so kon le res ta do ra do khun tsun ba te be che to pho me bi je mo ta long me bi gong a cha me sir ta pho me bi je mo so je mo zo za ji te so pho yo ma ri go pho me bi je mo to ta ne gong a la long ma ri go long me bi ta gong a cha me sta da kon long lo ju me to che ji me to cha me sir pho o to ta long o to ta yin sta kan da ta lo ju da ta ne ne lo jum sen ta ne khong tsun bo us ta khong tsun bo us se wa so ta mo ngo to ta ne je wa ta tyo wa ka ta ne kar wa ta da mo bon do us o ta da yin la so ti ko ta ne do
1: ese n ke yun jong de si la de ngang zeng gi jin de ta ne na o ni yu ne ge tin chi xu ma se le chin chi ne ge la ge zi jin ka ya su xin ge be min dun yan xu yin
0: la su ka de chi la su
2: zhu bu nan ba tan de zhen ji xin kan lin chi xu zang de na jia jin yin Lintinje keke chingun ke chungja da, nyingzhen da zhepe zhesu xingke di xingyi, dayamu.
3: Xio di la ganga yu du, xio ye chan jin ni ro xio yu. Nga chu, mu zhe xingki ki ganga li nambar jiawa xie gu.
4: Bui yong lung ting yin chi de kong kan gi lung ting jia, nian gong ka lin ting yu zhe jie ye.